0: ìlú ọrùn máa sẹ ìrì àánú ó yá máa sẹ tí ojúmọ bá ti mọ ní ìrì máa ń sẹ ojúmọ ò ní mọ kiri ò máa sẹ àṣẹ olúwa ni gbogbo èèyàn sán bí àkókò ìrì òwúrọ dé ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa apọsí dr sm mustapha jp bàbá ṣe bí ọba olùdásílẹ ìjọ ọlọrun seed of christ golden church land of reality ti national camp wọn wà ní ṣe bí ọba international power line camp kilometre 54 lagos ibadan expressway lufuwa pé ìpínlẹ ogun apọsí oya.
1: Tẹ́wọ̀ ẹ̀síwájú sá àṣẹ tẹnu mi jáde lórúkọ jésù ti nasareti ohun tí ayé gbà lọ́wọ́ ẹ tó ti ń wá káàkiri lórúkọ jésù ó yá gbà padà èèyàn máa ń gbà padà ni wọ́n lè rò pé ò lè rí gbà torí wọ́n lo agbára kan láti gbà lọ́wọ́ ẹ wọ́n lo àṣẹ kan láti gbà lọ́wọ́ ẹ àwọn tó gbà wọ́n lágbára jù ọ́ lọ ni ẹni tó bá lágbára jù yàn lọ́ máa ń fi agbára gbà nǹkan lọ́wọ́ èèyàn ni mo ti jáde bí wòlíì tí mo sọ sí ayé ẹ pé ohun tí ayé gbà lọ́wọ́ ẹ ó yá gbà padà ìbàjẹ́ ní yàrá òkùnkùn ìbàjẹ́ nú ọ̀gbun àwọn àgbà pẹ̀lú ipá àti agbára ó yá gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà in the name of Jesus sọ pé mo gbà padà ẹgbẹ́ ilé sá kòndéré dá fún yàn èèyàn máa ń gbàdúrà tọ́rọ̀ máa ń gbọ́ ni àṣẹ tó tẹnu mi jáde lónìí lórúkọ yìí ọgbẹ́ ọdídá lọ sí bí ọba jésù olúwa wa mo kí gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run mo dẹ̀ fẹ́ kí èmi àti ẹ̀yìn ká jọ yin ọlọ́run lónìí wàá gbé ọwọ́ ẹ̀ sókè wàá sọ pé olúwa ò ṣeun
2: olúwa ò ṣe
1: sọ pé ọlọ́run mi ò ṣe
2: ọlọ́run mi ò ṣe
1: gbójú ẹ̀ sókè sọ pé olúwa ò ṣe tún gbójú wọlẹ̀ sọ pé olúwa ò ṣe yípo nu yàrá yípo yípo yípo yípo yípo mọ yípo sọ pé olúwa mà ṣe èmi náà lè lé
2: èmi náà
1: rè é
2: ọ̀tá
1: rò pé màá ti kú ni
2: ṣùgbọ́n
1: mo wà ní alàyè ọkàn mo ní ìrètí iwájú rẹ olúwa
2: nítorí
1: pé
2: èmi
1: bá wà
2: ìrètí
1: ń bẹ mo ní ìrètí inú rẹ
2: mo
1: lè mọ̀ pé
2: wà
1: á dá mi láre ìdánimọ̀ díẹ̀ ẹgbẹ́ ilé sá oní ni friday àti gbàdúrà àti ṣèṣọjí ọjọ́ kẹ́ni títí di ọkẹ́ni títí àná ní aboru adẹ̀rí ọwọ́ ọlọ́run wọ́n gbọ́ ilé sá olè ló máa wá jẹ́ kòǹkárí tábà kó kòǹkárí ní àkótán ló ń jẹ́ bẹ́ẹ̀ ó máa ní agbára sá ìṣọ́ òru òní mo máa invite yẹn gangan ìwọ́n tó ń gbọ́ mi já pàdé ní sọ̀rọ̀ ilé mi fẹ́ kó mi sí ẹ̀ ìgàdù láti máa ṣe a máa ń pè ní òru gbàrà mi fún mi ara ń bẹ nínú ẹ tó fẹ́ dà ó ń láti dára instead kó dára àìmọye ọ̀ràn tán jẹ́ kó dá wọ́n fẹ́ gbàrà ẹ ni ìwọ ni kó mọ̀ pé nǹkan bẹ́nu rẹ ọ̀rọ̀ ń bẹ́nu rẹ ìṣe ń bẹ́nu rẹ ara ń bẹ́nu rẹ ṣùgbọ́n jájọ gbàdúrà papọ̀ àṣírí ni so gbọ́ program ẹbí kan rí pé gbàrà mi fún mi olúwa ló fà sílé ẹ hàn àjọ gbàdúrà lásù ìgàdò road hotel bus stop ọkọ olóyún event center àbí ṣe bí ọba church já pàdé ńbẹ orú òní máa ní agbára sá mo sọ tẹlẹ ayé ẹ máa dìde ayé ẹ máa dìde ayé ẹ máa dìde mo ti sọ fún wa pé lúfọ àpẹ tí o sù yìí on the 22 la máa pàdé ní lúfọ àpẹ ó yẹ máa kú fúláde kan síwájú ọjọ bẹẹ de wòlíì on 27 ọjọ́ ilé ya gangan ni bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi sá mo pa láṣẹ ayé ẹ máa dìde ìlú ìbàdàn láti ṣe on 27 ọjọ́ wednesday ó bọ́ sí ìpàdé agbára láti ṣe bí ọba ibẹ̀ láti bá ṣe but on the 22 ẹ̀bùn wòlíì kí ni mo pè é ẹ̀bùn wòlíì ìran rẹ gbọ́dọ̀ ṣe mo gbàdúrà ló kọ́ jésù ìran rẹ máa ṣe ìran rẹ máa ṣe ìran rẹ máa ṣe nígbà tí dáfídì wà ní oko wọn mọ̀ pé ó ní ìran ibi tó wà báyìí báyìí báyìí kò túmọ̀ sí ibi tó go rẹ dé ibi tó lọ́wọ́ mú ọ lọ jìnnà but ẹ gbégbèsè èèyàn máa ń gbégbèsè dáfídì gbégbèsè ogo re jade ko wo ran gba to de bi ogun o koju si gbe alati omiran ni jebe awon ogun omiran ma nda yan duo e gboro gba fun won leyin na eyan so ma woli mo feran dafidi ko fi oro woli sere abajo ti o mese ogun koda nigba tan ko irun tan keru tan ko mata ko ya we o lo ba woli se ogun ele ti n ba lo se ni te awon lo le te ti ba ba ogun oloba ti n ba ba se ma le gba yawo ato ma teru pada won ni gbogbo e pata lo gba pada eh mo so tele o ma le
2: amen
1: o ma ba
2: amen
1: wa gba pada
2: amen
1: wa gba pada
2: amen
1: o ba gbo pe woli tenu mo nkankan me so ko debe ko won to sele o fe gba eto e so ori awon nkan to ma sele loni mo fe ko kan ri apere koda en to ni ororo lori o na wa be ki lo sele mo fe ko ri apere iye to ma sele lori oni to mo pe won fi oro woli sere
3: ko se pe gbadura
4: is not that
3: abe gbadura
4: ni did not pray
3: e gbadura na
4: you pray
3: ko se pe ko sororo lori yin
4: not that you not carry anointing on your head
3: ororo wa nbe
4: you carry anointing
3: ko se pe e ni pe
4: is not that you don't have calling
3: ipe wa nbe
4: you have calling
3: but it is very unfortunate igba te n gbadura yen e n gbadura bi ordinary men e gba bi men of god
4: o se ni laanu pe when you are praying like bi eniyan lasan e gbadura like you are anointed man of god
3: on lo wa